ọba Tóníwá náà ni àwa fìyìn fún ọba Tóníwá lágbéga títí láíláí ẹ̀yìn làwa ó sì máa yìn ẹ̀yìn làwa ó máa fi gbogbo ọjọ́ ayé wa gbéga ojúmọ́ ló tún ti mọ́ lónìí òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkàndínlógún nínú oṣù karùn-ún ọdún 2026 akí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa níbi tí ẹ ti ń gbọ́ ìkànnì 103.5 FM wípé a kú ojúmọ́ rẹ ojúmọ́ tó mọ́ wa lénìí yìí á sàn wá sí rere lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà ẹ̀ka tipinlẹ̀ èkó lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò 103.5 FM àti lórúkọ olóòtú lèmi adétòhun olúwọlé fi ń kíwa tá a sì ń sọ wípé ẹ jẹ́ ká kú ọ̀rọ̀ wa lé ọlọ́run lọ́wọ́ torí wípé ẹ̀dá kan ò gbọ́n tó ọlọ́run èèyàn ò sì lè sáré kọjá lẹ́lẹ̀ ẹ já aṣohun gbogbo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì máa tẹ̀lé ìlànà ọlọ́run ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo lé ẹ kú ọjọ́ méjì mẹ́ta ṣe dáadáa ńlá bá yín.

ọ̀hún ni àfẹ̀mọ́jọ́lá ẹ jẹ́ kí a tún darapọ̀ pẹ̀lú òjíṣẹ́ olúwa Fẹ́mi Emmanuel lórí àkótó ìtura ètò yìí ọ̀rọ̀ ọlọ́run turning point radio 1103.5 FM àwọn ètò wáńtẹ̀ síwájú.

0: Radio 1 ló ń tẹ̀ síwájú tá a bá dé abala àgbéyẹ̀wò lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkàndínlógún nínú oṣù karùn-ún ọdún 2026 tá a wà yìí kọ́bà mi òkè tó ti ń ṣọ́ wa bọ̀ látọjọ́ kínní ayé wa kó má padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa kó má jẹ́ ajé sọ́fìn ayé o tá a bá dé abala àgbéyẹ̀wò kínú tá a jọ fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ tòní. Ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ o yínká bọ́dẹ̀rìn lólóòtú wa láàárọ̀ tòní. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí wípé kò yẹ kí gbogbo ìlú ó wà lókùnkùn. Wọ́n ní bọ́mọdé bá ń bẹ̀rù òkùnkùn ṣe bó yẹ ká bá wí bá gbà bá wá ń takùn dínà ó yẹ ká fura bẹ́ẹ̀ bá wọwọ́ ọ̀tún ó dúdú lọ ó dúdú rakíraki kì í dúdú bá láyé tó bá funfun ni wọ́n sọ pé ó funfun bala o ó dúdú rakíraki bí ẹ̀yìn kòkò. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n wá sọ pé lójú òsì ní lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wá kó sínú ojú ọ̀hún ló mú kí wọ́n bẹ̀rẹ̀ àwọn kí wọ́n ní èròǹgbà wọ́n ti bẹ̀rẹ̀ àwọn èròǹgbà kan àtàwọn ìgbésẹ̀ láti rí wípé àwa kúrò nínú ìpínlẹ̀ tẹ́ máa wo odidi odidi àdúgbò kan lọ tí ó sì dúdú sìgìlà lórí òfin tí ó máa níṣe pẹ̀lú ọ̀rọ̀ bó làwọn oníbàárà ná àtòǹrà àtòǹtà bó ni gbogbo nǹkan ó ṣe máa lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ láàrin wọn. Bó ló ṣe jẹ́ wípé tá a bá wọwọ́ ọ̀tún ibẹ̀ á mọ́ ẹ̀rù òní bọmọdé àti jáde ẹ̀rù òní bàgbà láago méje àbọ̀ lórí àti lè jẹ́ kí gbogbo àdúgbò tanná street light káàkiri ìpínlẹ̀ Èkó kọmíṣọ́nà fún ọ̀rọ̀ agbára energy and mineral resources Mr. Abiodun Ogunleye wọn ni wọn ti sọ ọ̀rọ̀ yìí o wọn sì ti ń fi ẹnu kò lórí ibi ìpàdé kan tó wáyé tó jẹ́ ti ministerial meeting tí wọ́n sì ti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ibi ètò yìí tó wáyé tí wọ́n ti ń sàmì ayẹyẹ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó dókítà Ọbáfẹ́mi Hamzat náà ni wọ́n lọ ṣe ojú wọn bẹ̀ tí wọ́n sì ń ṣèlérí pé over 40,000 solar náà ni yóò máa mú iná tàn yò sí àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tá ò sì ní sí lókùnkùn mọ́ bí irú alẹ́ àná ẹ wọlé epo gbogbo ẹ̀ dúdú ni ẹ máa bèrè pé ṣáyé níbí náà ni ẹ wò ó sọ́nà orílẹ̀ ó dúdú ni títí tá a fi ń kú òun bẹ́ẹ̀ fẹ́ẹ̀ dápà kẹjà a ò tiẹ̀ ríbi tí iná tàn sí àfẹni ọlọ́run bá ni ọlọ́run bá ààbùn tó mú wa ọ̀gbẹ́ni Abiodun Ogunleye táwọn jẹ́ kọmíṣọ́nà wọ́n ni wọ́n ti fi ọwọ́ ń wẹ̀wọ́ o wọ́n sì ti ń fi ikùn lukùn lórí àti gbé ìgbésẹ̀ wípé ìpínlẹ̀ Èkó ó bọ́ kúrò nínú kílẹ̀ òun máì tí ìṣú kó ti máa dàbí ọ̀gànjọ́ kí ni èròǹgbà tiyín lórí ìgbésẹ̀ yìí láti lè jẹ́ kí iná sólà àgbà iná tó ń lo agbára oòrùn kó jẹ́ kí ìpínlẹ̀ Èkó kó lè máa dà bí ọ̀sán ní gbogbo ìgbà. Charity Mbata lólóòtú fún àgbéyẹ̀wò tààrọ̀ tòní ọ̀rọ̀ náà bá ó tó nǹkan bó bá ti tó àsìkò a ṣojú òpó sílẹ̀ a sì jọ máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ ẹ̀yin ó láǹfààní láti bá wa dà sí. Ǹjẹ́ ẹ ti gbọ́ iléeṣẹ́ Radio 101.3.5 FM òun ló ń tẹ̀ ẹ́ síwájú nínú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ tòní náà ni wọ́n máa ti mú ìròyìn yìí sí o ìwé ìròyìn leadership náà òun náà gbé ìròyìn yìí tí wọ́n sọ wípé wọ́n ti pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí ìwé ìròyìn punch ti gbé gbogbo ìwé ìròyìn pátápátá ló gbé torí wípé iṣẹ́ ẹ̀gbọ̀nsẹ̀ àìfiran ọmọ ẹni àti wípé ọlọ́run má fa burú ṣe ẹnì kọ̀ọ̀kan wa nínú ìwé ìròyìn gbogbo láàárọ̀ tòní ni wọ́n máa ti sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ń fẹ́ àmójútó ọ̀rọ̀ wa ń fẹ́ àmójútó lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà látàrí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìjọba ìbílẹ̀ oríire ọlọ́run jẹ́ aṣoríire májèé wà níjọba ìbílẹ̀ oríire kaburu kan ní ń bẹ̀ o nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé kì í ṣe ohun tó dáa rárá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n fi ọwọ́ kanlẹ̀ tí wọ́n nà ọ́ sókè sọ́lọ́hún ò kí wọ́n ó tó tọ̀la wọ́n ní irú ìgbésẹ̀ eléyìí tó wáyé ní ìjọba ìbílẹ̀ ọ̀hún tó wáyé ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti gbé àwọn akẹ́kọ̀ọ́ oluko atako atabo won to si je wi pe leyin yi foran ti won te sita ile eko ti won ti ko won na ni community grammar school baptist ati baptist nursery and primary school ha ata won ile eko mi are bola med tinubu ni ihun to buru je igba ni o to si je wi pe aseyin wa aseyin bo oluko kan ni ile eko ohun Mr. Mathematician ogbeni Michael Oyedokun ki olohun oba ko ro aya omo molebi ati gbogbo ohun to kan won ko olohun o ro won loju koda ko ro gbogbo oluko atawon orilede Nigeria ko ro won loju ni ninu iwe iroyin to jade laaro toni are bola med tinubu won kan minu si oro yi o be ni gomina onimo ero seyi makinde pe iru kile leyi olohun ko saanu wa won ku awon akeko won ko oluko omo akeko meji dilogun ni won ko oluko meje na ni won awon ajinigbe yi ni won ko ni ile eko baptist primary nursery baptist primary ati nursery school to nbe ninu inu ijoba ibile ohun onimo ero seyi makinde wa so wi pe gbogbo igbese patapata la won gbe o lati ri wi pe owo ti awon obaye je yi ati wi pe awon eyan ti won be ninu ogbekun lowo won pe won wa sile layo ati alafia amo the deed has been done olon ko saanu wa ma je kaburu ko sele seni ko kan wa kan kan wa si wa lodo awon molebi yi ko olon oba ko ba wa ro won loju je ti gba ninu we royin de punch to jade laaro toni na ni ani ilegbele bayi bile oba ile kanle ode kan dede ina oni ju ajoran bile oba kanle to dede to si jina si ara won ijoba orilede Nigeria Nigeria Benedictine Cross Border Security Trade Corporation bi won tin soro oro aje wi pe alati jo ma raja lowo ara wa teyin na si ma jo ka jo ma se idunadura the director general of the National Boundary Commission orilede Nigeria Alhaji Adamu Adaji ni won tin so oro yi won ni sibe sibe ba tin soro wi pe e wa ba wa ra won anta ta won na si won sodo wa ketiketi won ni sibe sibe agbodo wa ni ilaju ni o lori oro eto abo tori wi pe bagba abajoko tetele bagba abajoko tetere won ni o sese ko je wi pe ohun ti o lero lori ala le orilede Nigeria ati orilede wa koda se mo wi pe o enu ola boda yi na la won ti won bo lati orilede mi bi Togo bi Ghana na ni won ma ni won gba wole si odo wa orilede Nigeria bi won ni oye ka wa ni ilaju lati le ri wi pe agba ona yi ba tin gba won ni bara laaye ka tu se be ma dena awon to le mu idamu tabi la asibo sele lorilede Nigeria nja e ti gbo ninu owe iroyin to jade laaro toni egbe oselu APC lawa won ni saju odun saju eto odibo odun 2027 the general election to je wi pe eyin yo waye laipe won ni o ti muru aso ti o wo iru kembe ti o lo abi tobi ti o san gege bi obirin awon opele ti o lo si won ni o ti fi oju han bayi eko ti foju mumu na lo nbe nu wero ide punch to jade laaro tuni nigbati won ni awon ti won ti mora won ri tele won o ma tun fe mora won ri o gomina tele tele ri ni pinle ogun ko se ni mondala ogun gbenga daniel ti won duro fun ogun isi lati lo sile igbimo asofin ati ati gomina ibikunle bo tile je pe olodum ma je asasise ko se ni ti o le gomina ibikunle amosu ti ogun central won ni won wo won si gboju kuro agbogbonu ni won wo ni won wo eni ti awon na ti won jo ndije dupo si ipo yi o be na ni gomina hope uzodima ti ipinle imo da won na so wi pe congratulations si odo enikan won ni won gora won ni wo kabi kabi ko to di wi pe eto odibo odun 2027 de ninu egbe oselu kan na mo de tin dera won bayi o e ma bere ajoji be ba ti doba mo nje ti gba ninu iwe iroyin daily trust to jade laaro toni o pe ojo kokan le la adorun ti baba babon baba o ani olani eniyan oloniyan oju ewe kini lo si oju ewe keje na ni iroyin yi nlo patẹ oja ati esi awa debe aba na layo lati ku oloja odo ti won ni won so pe awon eyan tin ka ojo bi won tin kajo na ni won si so bi pe e ko da to ko da bayi o o pe ojo kokan di ojo kokan le ojo kokan le ni 91 days ti ati ju baba ni baba sahamo gomina tele ri nipile kaduna nasiru erufai ni won so wipe bi won tin gbe won sibi na ni won gbe won sam toju awon eyan si wa npon kokoko wipe nbi saju tele ri nile ejo ti ni o da o nibo le o je ki won wa o odo ti yin ni abi odo abi odo ti won won ni laarin awon mejeji DSS atalamulegbe ara won won ni won tin ki lo wa de to je bi pe e wa ma tari won bi igba to mo ri abo iba ti so ya enu te wa ngbe won kuro lodo awon ti eni won wa ti le ejo si ti fi owo si tele awon ti won je omo egbe oselu African Democratic Congress gogo ni awon ni igun gogo ti won soro ninu iwe iroyin yi laaro to ni wi pe ko ba oju mu to lorilede Nigeria be na ni won so wi pe awon Muslim rights concern muriki awon na se apejuwe itimole ati ahamo baba ohun gege bi eleyi toku die ka to ti won si tun so wi pe o lode si ofin igun to koju si mi o yato si ti e n to koju seyin o yato si todo elomi inu owe iroyin Daily Trust ohun ni iroyin yi lo wa laaro toni nje ti gbo pe nje ti gbo le se radio 103.5 fm ocean te siwaju ninu we iroyin leadership eleyi to jade laaro toni ninu we iroyin leadership be na ni iwe iroyin Nigerian Tribune Gomina Onimo Ero Seyi Makinde ti Ipinle Oyo ni won ni la awon o le faye gba wa baje yi ta won ajinigbe o ma so ba ki won ma sosun won ni ko si ona kankan ti awon o fi gba ara awon lalejo ta won o si fi accommodate ti won edele epo yen na jade ninu iwe iroyin Nigerian Tribune eyi to jade laaro oto ni a o ni fori bale fa won ajinigbe be la o ni jo ma soro wi pe agba toro aba agba kobo nje ti gbo ni pinle ondo ondo APC group won petition national chairman kangaroo rep primaries lese no we iroyin iwe iroyin Nigerian Tribune ohun lo wa laaro oto ni nje ti gbo pe opa siga te kudu te feran lati ma fe fi esayafo na bala ti lera niyan won ni o le maye ni ko te kudu te feran lati ma fe fi esayafo na bala ti lera niyan won ni o le maye ni ko poluku musu e ko ba okan je ibi kidirin won ni o lewu pupo inu we iroyin Nigerian Tribune ohun na ni iroyin lo wa laaro oto ni eyan pupo londo abe eni abe ba ge lowo ni o sabe ele eniyan pupo londo abe ipo senate ipo senate eyin ti won se idibo okomeni o mese yo to waye koja won ni awon ti won gbiyanju du ipo ohun ti won ri ipo na mu won ko ruko won uzo de ma abiodun oko wa Bello money won ti mu asiya te nwo lowo awon ati ticket yi tegbe oselu APC ohun na ni won pe ti won si nsoro wi pe awon ri pe awon pada si ipo yi lati le mu idagbasoke ba orilede Nigeria ma se ohun logun mama won se nipinle Bauchi awo won ya o olopa ati ti okunrin kan logbogbon de ile ejo latari wipe baba agbalagba eni aadorin odun o ma mu omo odun mewa nijoba bile magamagumau magamagumau woni o ma k ki omo olomo mole o si se kini buruku ta nwi isi omo ohun lara emi to je agbanuso olopa nipinle bochi yen nafiu abibu o fi di oro yi mule o oni ojo kedogun nu osu karun odun ti a wa yi gan na lowaye ni baba omo yi to je eni ogoji odun koda grandfather abi ka pe won great grandfather omo yi baba omo de yi to je eni ogoji odun ti o fi idi e mule wi pe e wa gbaun olodum maja rogun gbami won ni lo de pelu omo e ti won si nwo gbogbo ami un ti baba na se si omode yi lara ile ejo o ti wo won excuses e ti gbianju to nu aye ta wa yi e ma gbagbe pe ofin be o lorilede nigeria be ba lo fowo wo lapa bi kan wi pe nitori oku die ka to nitori idi eleyi ko si ofin who say no government fear government fear government and fear your life o ba beru yin o si beru ara re nje ti gba ninu we royin the punch to jade la ro toni ninu we royin the punch nbo e je ja mu ipolowo yi
1: ma wo yo ajose sma gold
2: sma irorun ibile eko
0: Deti Bolesha Radio 1 103.5 FM Lone Star Siwaju ninu iwe royin the punch to jade laaro toni na ni won so pe ile ejo ma ti mu iwe e loye wo dada search arrest warrant e wa ke ri ke si mu wa sodo wa ile ejo won ni won ti ile ejo federal federal capital territory high court to fi de kale si apo nilu abuja ni ana ti se ojo aje ni won so wi pe arrest warrant ti won ti gbe sita tele lati fi mu enikan to mu je minister of humanitarian affairs

ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálinówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.

0: ẹjẹ kí a gbàdúrà ní orúkọ Jésù
1: amen
0: olúwa lóní ìwòsàn
1: amen
0: dáǹdè
1: amen
0: dúsílẹ
1: amen
0: Jésù olúwa wa
1: amen
0: nílé agodo lóní a ní àlejò pàtàkì ẹni tí ọlọ́run ti ń lò ní ọdún pípẹ́ tí a sì mọ̀ pé owó ọlọ́run ń bẹ láyé wọn mo jẹ́ ọ̀rẹ́ pàtàkì sí bàbá wọn nígbà tí wọ́n wà láyé bàbá fẹ́ràn mi mo sì fẹ́ràn àwọn bàbá torí bàbá jẹ́ ẹni tí ọlọ́run kọ́kọ́ lò nínú ìlú yìí fún iṣẹ́ ìránṣẹ́ àwọn bàbá àwọn general fasia tó wà níhìn-ín àwọn ló dá ìjọ pentecostal church kalẹ̀ nílùú ìjọra ní 57 years ago lẹ́yìn ìgbà tí bàbá papòdà lọ sí ọ̀dọ̀ ẹni tó dá wọn ó ní ọmọ wọn ni wọ́n gba iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí general fasia láti ìjọ redemption gospel church àwọn náà ni wòlíì dr pastor joseph odolade wọn fẹ gbàdúrà fún wa
2: orúkọ jésù
1: amen
2: ọlọrun ayérayé òkú ni fún orúkọ rẹ o jésù ẹ gba ọpẹ wa o
1: amen
2: nínú iṣẹ ìránṣẹ bàbá mi lẹsẹkẹsẹ lénìí ọlọrun ẹ náà wà gbára o
1: amen
2: gbogbo ènìyàn tó ń gbọ iṣẹ ìránṣẹ yìí lénìí lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ayé yín kó nítumọ̀
1: amen
2: kẹ rọwọ́ ọlọ́run
1: amen
2: kẹ dá ọlọ́run mọ̀
1: amen
2: ìbò ní forúkọ olúwa
1: hallelujah
2: jésù olúwa wa
1: amen
0: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ayé àwọn bàbá wa tí wọ́n bá wa gbàdúrà tán àwọn ní current general overseer kìí ṣe èyí nìkan pfn ní gbogbo àpapá ìgbàmú local government àwọn ní five chairman a dúpẹ́ fún ìgbé ayé wọn wọ́n jẹ́ bàbá onípò púpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù agbára ọlọ́run ò ní dágbére fún yín owó ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ọ̀pọ̀ ìgbà la máa ń gbọ́ oríṣiríṣi nípa owó ìgbà lónìí mo fẹ́ gbàdúrà fún ọ nípa owó bí ohun gbogbo bá wọ́n yàn owó ò gbọ́dọ̀ wọ́n o torí lẹ́yìn àdúrà mi lónìí owó ò tó wọ́n ọ mọ́ mo ní owó ò ní wọ́n ọ mọ́ mo ní mo pa láṣẹ ni kì í ṣe mo dá alábà owó ò ní wọn ọ mọ ọjọ ìfẹ kan jòkó kọ gbọ ìwàásù mi dáadáa lónìí torí mo fẹ wàásù gidigidi lórí ọrọ owó kí ọrọ mi kó lè yí ọ kí ọ yé rẹ kó lè nítumọ ọpọ gbàlà ń gbọ pé owó tí à ń wò yẹ gbogbo ẹsẹ ni torí nínú ìwé timotiu kínní tí a bá wo orí ìkẹfà rẹ ẹsẹ ìkẹwàá ó ní àwọn èèyàn ń sábà máa ń lò ṣùgbọ́n tí wọ́n ń lò níbẹ̀ ó yàtọ̀ fún tí ọlọ́run sọ timothy kínní ò sọ pé owó ni gbogbo ẹsẹ ohun tí ìwé yìí sọ ni wípé nítorí ìfẹ́ owó ni gbogbo ohun búburú gbogbo ìfẹ́ owó ò ní gbogbo ohun búburú gbogbo ìfẹ́ owó ó ní gbogbo ẹsẹ̀ owó kọ́ ní gbogbo ẹsẹ̀ láyé àti láíláí owó ò jẹ́ gbogbo ẹsẹ̀ àṣírí nípa owó màá sọ díẹ̀ fún ọ lónìí màá sì gbàdúrà gbèsè ó tàn nínú ayé rẹ kò ka kò sí kò yọ yóò tàn nínú ayé rẹ ayé rẹ ẹ̀mí rẹ yóò sì gbàgbára ọ ìfẹ́ owó ó ní gbogbo ẹsẹ̀ owó kọ́ ní gbogbo ẹsẹ̀ mo ka bíbélì dáradára mo sì mọ tó wí nípa owó owó ní ìgbà kan mo jẹ ẹni tí ń jìyà nítorí owó mo jẹ ẹni tí ìyà ń jẹ nítorí owó torí pé mi ò mọ àṣírí owó ṣùgbọn lẹyìn ìgbà tí mo mọ àṣírí tí owó jẹ ayé mi mà yí padà torí èmi gbọ nínú ìwé ọlọrun nínú ọrọ ọlọrun ohun tí ọlọrun sọ nípa owó tí a bá wò ó dáadáa tí a kà á nínú ìwé mímọ́ tí a lọ nínú bíbélì pàápàá jùlọ tí a lọ sí ìwé oníwàásù a ó gbọ́n tí bíbélì sọ nípa owó níbẹ̀ bíbélì ò sọ pé ìfẹ́ owó ni gbogbo ẹsẹ̀ rárá àti rárá oníwàásù ò kọ́ wa pé ìfẹ́ owó ni gbogbo ẹsẹ̀ kí ni bíbélì pé owó nínú ìwé oníwàásù tí a bá wo orí ìkẹwàá orí ìkeje ẹsẹ ìkejìlá ìwé náà orí ìkeje ẹsẹ ìkejìlá ó sọ fún wa wípé nítorí pé ààbò ni ọgbọ́n àní bí owó ti jẹ ààbò owó tí ẹ ń wò yẹn ààbò ni o ààbò ni ààbò ni is a security ti owo ba wa lowo re o gbogbo lo le se ko si ti o le se to ba wa njo ma wi pe awon kan wa loni olodun lo ma yo olopa tin so de won tori pe abo wa ti e ba wo orilede yi o ti orilede na wole lori ju ni abo be ni ni gbogbo agbaye awon owo ti orilede gbogbo na lori abo ni ti o ba ti si owo ko si abo taku kilode ti olopa o so le re kilode taku kilode ti ile re o ni awon ina ti ma mu awon ole tabi security light ni mo wi ye to je pe ni wa ti fowo kan waya yo gan pa owo ni o si awon ile elomiran wa to je pe waya wa around e le gun ogba won nitori pe abo wa owo je abo ni o ni ti n ba pe enikan pe ejo mo fe ri yin kin to soro tan iyan mewa ti down sugbon ni atijo ko ri be ta lo mo mi nitori pe ko si abo jo o ba je pe looto ni mo ba iran lowo pade ti aye mi si dara aye re yo dara
1: amen
0: aye re yo ne to ma
1: amen
0: emi o mo opolopo lo nse tan ramato kilele ni wo ora tori ko sa abo emi ro pe o le lo si ile onimoto kan pe ejo kinu elo ni moto yi elo ni moto yi elo ni moto yi gba to ba ku o ti o si abo lowo re asan ma lo dasi gbo fo yo oro mi o yi o tori mo fe ko yi o daada ninu iwe owe ori ikewa iwe owe ti a nka ye kana ti a ba wo ori ikewa iwe owe ye iwe oni wa su yen o so oro gidi nibe tori ta ba kakaka ta de ese pokadiloko o so wi pe ere li an se ase fun ati o wa ni o ti wa ni ni mu inu alaye dun owo si ni idahun gbogbo eroro ye gba mi owo ni idahun gbogbo ko so to wa laye yi ti owo o je idahun fun iwo to npo mi lowo jo tori olodun radio to npo yen so fe ni ti bowo lo ba de inu le to n gbe se bowo lo ba de mo ti e wo wo to wa to n gbo mi lowo owo moto abi an kan wa nu moto so fe lo ba de awon kan wa to n gbo mi lowo bayi owo so sara abi hoho lo wa so fe lo ba de iru ori re la se to ge to jora won tan pe fine se bo fe ko lo ba de awon kan lo glass soju won so fe lo ba de an kan to mo ba ro lowo won ko awon ti mo n ko ikale so fe lo ba de owo ni dawun gbogbo ko so tun wa laye se pe owo lo je ida re to ba wa je pe owo ni idahun gbogbo ko gbodo won o
1: amen
0: nitori na owo ko wa ori loni
1: amen
0: oro ko wa ori loni
1: amen
0: mo fe so awon die ninu awon ti owo ti wari ati awon die ti won se mistake nipa oro owo tori ife owo je gbongun ese ni mo wa fe so fun oloni pe ti o ba wa woli tooto ko ni woli orisirisi ona ni eyan gba wowo sugbon ona temi mo to daju oni ko to woli lo ki woli tooto ko gbadura fun ki o so ona abayo faye re ngba kan na emi na mo ba kakiri aye ni to ni tumo je ki soro kan fun inu awon to nife owo sugbon won ori eni akoko ni judas fe owo pupo baki lo pari aye judas iku ati orun apadi mo gbagbe pe judas lo lo ta jesus nitori owo ona wuwu na nfi don gba ton fi wuwu loni opo nfo mo sogun owo nitori owo bibeli so awon opolopo oro nipo owo a si so die loni mo je ki ife owo die okan re jo ife owo ko ninu aye re to ba yo ife owo ko owo wa ori njo mo pe awon kan wa ti awon owo to wo ni wa awon kan wa ti awon wa oro to oro ni wa njo awon wa kakiri njo ba mura ti se ninu olorun o le ri woli olorun le mi nipa adura mi mi o mo ya awon to ti dide mo mi o mo ya awon to wa ni iku mo mo si mo pe iwo to n gbo mi loni loruko jesu won o je kan lara awon
1: amen
0: ogo ore ye faraha
1: amen
0: janu re yo si buyo
1: amen
0: lasaru amen Judas Iscariot nitori owo o ta Jesu ni wa pari e o pokoso ni an pe enikan ni Lot oju omo leyin Abraham ndo mo pe nigba ti olorun pa sodomo ati gomora re to pa run olorun so fun pe e gbodo weyin ṣugbọn nitori oro pupo nitori nti an bi lele olorun e fi gbogbo nkan te ni lele mo lo ti lo sele yawo lotu mo weyin ha se gbogbo eru ya ko kale nanu se gbogbo go won so ko nanu se gbogbo ta si se fun ko se ko si mo nanu o si weyin o di owo anyo ndo mo pe ife oro ife owo

0: owó ṣe wọ̀dọ̀ kì í sì parọ́ bàbá yìí kì í parọ́ jọ́bù ń béèrè lọ́wọ́ rẹ̀ ibùláyé báyé rẹ̀ dé báyìí èmi mọ gbogbo tí mò ń sọ ó sì ṣe mi gbogbo nǹkan tó sì dá mi lójú nínú ọ̀rọ̀ ọlọ́run pàápàá jùlọ tí mo kà nínú òwe dídá lóró mi ni mo ti ka eléyìí tí o bá rí ó lè bá mi ká o nínú òdìdí lóró mi orí kẹẹ̀ẹ́dógún ní bá wo ẹsẹ̀ kọkàn láàrẹ̀ ó sọ ọ̀rọ̀ kan ó ní nítorí pé tálákà kò lè tán ní orí ilẹ̀ náà èyí ni wípé bá a máa ń sọ̀rọ̀ owó àtàwọn tí ó lówó lónìí àwọn kan wà tí wọ́n jẹ́ tálákà títí òpin ayé wọn ṣùgbọ́n mo yẹ̀ wò èmi ò ní kọ́lá òye yẹn níbẹ̀ o lórúkọ rẹ wà nínú àwọn òtúnṣe ẹ dá mi lóyè yìí sórúkọ rẹ wà nínú àwọn òtúnṣe sórúkọ rẹ rárá o a ò korúkọ ẹnikẹ́ni ṣùgbọ́n tó pin ayéyé ìdé tálákà ò ní tán lórí ilẹ̀ àmọ́ tó bá wù ọ́ tó ọ̀fẹ́ wà nínú àwọn tálákà náà mọ́ lónìí ayé rẹ ò ní túmọ̀ àdúrà ó gbà lórí rẹ àánú fọ sí ọ èmi rè é nígbà kan rí tí à ń jẹ jó mọ̀ wípé ayé mọ jóòbù nígbà tó lówó gbogbo ayé ló ń gbé gẹ̀gẹ̀ gbogbo ayé ló ń kẹ́ jóòbù ṣé ìgbàgbé pé lẹ́yìn ìgbà tí owó dé ayé gbàgbé jóòbù olówó mà láyé mà ọ̀rẹ́ ọmọ ọ̀rọ̀ ọ̀nà ẹ̀ tán pé dáàdì dáàdì àsìkò bó láwà ọmọ ọmọ ọmọ ẹlòmíì lẹ́ńtò lẹ́yìn wọn nítorí pé wọ́n ní ìdáhùn owó lọ́wọ́ o báyé bá ń jẹ èrè ní orílẹ̀-èdè táyé sì ń jẹun orílẹ̀-èdè ọmọ rẹ náà ó tẹ̀wọ̀n wọn.
1: ami.
0: ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ náà ìwọ náà ó tẹ̀wọ̀n orílẹ̀-èdè.
1: ami.
0: ẹ̀yin dà ń jìyà orílẹ̀-èdè lọ́wọ́ ìyẹn kọ́ ló pè é.

0: fàyè fún sátani kó gbogbo lórí rẹ. Èyí kìí ṣe òpin.
1: Kí sòpin ni wọ́n padà dìde. Ó padà dé èèyàn.
2: Ààmì!
1: Ó padà fara.
2: Ààmì!
1: Ó padà ṣẹ láyé.
2: Ààmì!
1: Ọ̀ rántí pé Abraham bàbá wa kò tó síbí rẹ̀ ò sí láyé rí. Títọ́ ìbáwò tó ìbá ọ̀rọ̀ Ọlọ́run pàdé. Ọ̀rọ̀ Ọlọ́run lọ nílò láni tí ó yẹ ayé rẹ̀ padà. Ọ̀rọ̀ Ọlọ́run lọ nílò láni tí ó sọ ọ́dẹ lòmíràn o. Ẹ wo ọmọ ìyá mẹ́ta. Ẹ̀gbọ́n àgbọ́pọ̀ níyàwó. Láíláí àti láíláí. Ẹ̀gbọ́n kejì níyàwó pẹ̀lú mọ̀ pé ìyàwó rẹ kú. Olóbí Lot. Àbúrò wọn níyàwó ṣùgbọ́n kò bímọ. Ìran burúkú. Kò sẹ́ni ó gbé rírí. Ọpẹ́ lọ pé ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ ó sọ nínú ayé rẹ̀. Wá wòlíì rẹ lọ. Kí ló dé tó ilé báyìí? Àkà aláwọn lọ bọ̀rí ẹkú rọ́pa. Wá wòlíì rẹ lọ. Kí ló dé tó ìwọ́ báyìí? Ọlọ́run ó sọ̀rọ̀ nípa tiẹ̀. Ọlọ́run sọ fún Abraham pé sọ fẹ́ dìde. Ọ̀nà àti dìde kéré tó wò léwu. Ọ kú òní ni bàbá rẹ̀ ó ní bàbá mo ṣe tán máa kú ọbẹ̀. Ó ní bá nǹkan. Ọ kú òní ní òlú yìí ó ní bàbá máa kú o. Ó ní bá nǹkan. Local government ọ̀ wá ọ kú ọbẹ̀ ó ní bàbá máa kú o. Ó ní bá nǹkan. Wàá kú òní state yìí ó ní bàbá mo ṣe tán mo fẹ́ kú òdòdó wàá kú ò lórílẹ̀-èdè yìí. Kò lórílẹ̀-èdè. Mo wá lọ òní síbi tí màá sọ fún ọ. Ọ níbì kan pàtó tó forílẹ̀. Bákan máa ran ọ̀dọ̀ náà lọ́ máa rìn lọ. Ọ̀nà tó gba ọ̀nà ògo lọ kò rẹ́rìn. Ọ̀nà tó gbé ni débi ìyanu kò rẹ́rìn. Ṣùgbọ́n kankan ni pé tó o bá bá wòlíì rẹ pàdé. Èyí tí mo sì sọ pé bó o ti bá mi pàdé lónìí ọ̀nà rẹ yóò là.
2: Ààmì!
1: Ìyanu rẹ yóò fara hàn.
2: Ààmì!
1: Lọ́ọ̀tì mọ̀ gbọ́ ó má dìde. Ó lọlẹ̀ tí ò mọ̀ rí gbà tí ó padà dé ó di bàbá orílẹ̀-èdè. Lọ́ọ̀tì di bàbá orílẹ̀-èdè. Lọ́ọ̀tì di olówó tí gbogbo ayé ń wá ká. Má ti gbàgbé ibi mo kà fún ọ nísìn. Tálákà ò ní wọ́n lórí ilẹ̀. Ìta ló rómi 15-11. Ṣùgbọ́n a ò kọ́ pé ìwọ ni tálákà náà ti wò. A ò kọ́ pé mi ni. Ayé ò pé wọn ò pé kí mi náà mọ jìyà láyé kú. Wọ́n mo dúpẹ́ fún àánú.

0: èyí tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ ó dànù gbà lọ. Èyí tó wá ayé ti káyé èyí tí gbogbo ò ní túmọ̀ ẹ̀ ó dànù gbà lọ. Èyí tó tàrò pé ó ti tán fún ẹ̀ ó dànù gbà lónìí. Kí tí ẹ̀ ní àwọn èèyàn rò pé mò ń sọ. Mò ń sọ̀rọ̀ owó àti ọ̀rọ̀. Àwọn owó kan wà tí Ọlọ́run fi pamọ́ fún ọ, ló fi pamọ́ fún èmi. Ṣùgbọ́n torí àìmọ̀kan rẹ kò jẹ́ ó jẹ́ tiẹ̀. Nínú ìwé Àìsáyà 45 tá a bá wo ẹsẹ̀ kẹta rẹ̀, ó mà sọ̀rọ̀ ńlá bẹ́ẹ̀. Èmi ó sì fi ìṣúra òkùnkùn fún ọ àti ọ̀rọ̀ tí a pamọ́ níbi ìkọ̀kọ̀. Èmi ó fi ìṣúra òkùnkùn fún ọ àti ọ̀rọ̀ tí a pamọ́ níbi ìkọ̀kọ̀. Njọ́ ọ̀rọ̀ pé ibi tó dá síta ní ọ̀kọ̀kọ̀ ó ní ìlúkú wà. Olúwa wá sọ̀rọ̀, ó ní kí n gbàdúrà fún ọ lónìí. Ó ní ọ̀rọ̀ ìkọ̀kọ̀, ó lẹ́yìn tẹ́ ń gbọ́ mi, ó lẹ́yìn lẹ́ni. Ọ̀rọ̀ tá a pamọ́ níbi òkùnkùn, ó lẹ́yìn lẹ́ni. Ọ̀rọ̀ ò sí níbi ìmọ́lẹ̀ ìta gbangba kọ́ ni ọ̀rọ̀ wà. Ogun là ń dà tá a fi ń gbà fún yín. Èyí ò nílò kọ́ pààyàn, èyí ò nílò kọ́ ṣèrúbọ. Àwa tó bá bá wò ní ẹ̀pàdé wò bọ́ jagun, ọ̀rọ̀ yẹn wà lókùkù. Tó sẹ́ni tọ́lọ́run dákó ní kó má sí ni láre. Ènìyàn ní ojá o, ènìyàn ní ojá o, Ọlọ́run ò dẹ́ nìkan kó má sí ni láre. Ènìyàn ní ojá o jáde. Ìbò ni wá palẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ má sí. Ìbò ọ̀rọ̀ rẹ wà nínú òkùkù. Ọ wá ṣe bọ́ bá ti gbé dáadáa, ó wá dàbí aláìmọ̀ sí. Ọ dààmú ọmọ gbọ́ bí mo ṣe ṣe tó náà. Nígbà tó jẹ́ pé inú òkùnkùn ló wà, wọ́n ti pamọ́ síbi ìkọ̀kọ̀. Tí wọn náà bá wá gbìyànjú tán bá ń gbé gbi ìkọ̀kọ̀ ọ̀gá òkú, ó dandan kọ́rọ̀ yìí ó jẹ́ tiẹ̀. Mo lé Ọlọ́run lèmi. Mo dúró níwájú Ọlọ́run tó dọ̀run àti ayé. Mi ò mọ iye àwọn tí Ọlọ́run ti lò mí fún láti dọ̀lọ́rọ̀ láti dolówó. Ṣùgbọ́n tó kàn mí jù ni wípé ìyá ń jẹ̀wọ́ náà, ìwọ náà ó kùn wọn lónìí.
1: Àmì
0: àánú ni máa ń fọ́n fún èèyàn tálàánú èèyàn fi wáyàn rí. Àánú ni máa ń fọ́n fún èèyàn tí olóore èèyàn fi wáyàn rí. Olóore ó yá kó máa wá orí bẹ́ẹ̀.
1: Àmì
0: àmì tó wà láyé rẹ tí wọn ò fi dá ọ mọ̀ lónìí, mo yá mo parẹ́ lára rẹ̀. Àmì tó ń gbé káàkiri tí wọn ò fi mọ̀ pé ó yẹ kó o ní lónìí, mo parẹ́ láyé rẹ̀.
1: Àmì
0: ó yẹ ọ̀rọ̀ mi ò ní yí ọ, mo fẹ́ kó yí ọ dáadáa. Sọrí ìwé Àìsáyà yẹn sọ àwọn ọ̀rọ̀ kan, èyí tó jẹ́ pé nínú ọ̀rọ̀ yẹn ó mú kí n mọ̀ pé ọ̀rọ̀ yìí kò mọ̀ rẹ́rìn, ọ sì ní lónìí. Nínú ìwé Àìsáyà orí 61, mo wo ẹsẹ̀ kan péré níbẹ̀, èyí ti ṣe ẹsẹ̀ ìkẹfà. Ó ní ṣùgbọ́n ó sọ ọ̀rọ̀ kiri, a ó máa pè yín ní olú àlùfáà. Ìránṣẹ́ Ọlọ́run ẹ ó jẹ ọ̀rọ̀ àwọn kẹfẹ́rí àti inú òkú wọn ni ẹ ó máa ṣògbó. Ẹ máa gbọ́, a ó máa pè yín ní olú àlùfáà Olúwa, wọn ó máa pè yín ní ìránṣẹ́ Ọlọ́run wa, ẹ ó sì jẹ ọ̀rọ̀ àwọn kẹfẹ́rí àti nínú ògo wọn yẹ ó máa ṣògo. Àwọn kan wà tí wọn ti gba ọ̀rọ̀ rẹ lọ, tí wọn ti gba ògo rẹ lọ, àwọn kẹfẹ́rí gbọ́ lọ jọ̀rọ̀ wọn.
1: Àmì
0: ìbùkún òdílé yẹn ìwọ ló tọ́ sí ìwọ lọ gbà.
1: Àmì
0: ògo òdílé yẹn ìwọ lọ ní wàá gbà padà.
1: Àmì
0: ìyà ọ̀tún tí ọ mọ́.
1: Àmì
0: ara ọ̀tún ni ọ mọ́.
1: Àmì
0: àsìkò ògo rẹ ló tọ́ yìí. Èmi o, torí tó bá pè mí lẹ́yìn àdúrà yìí tàbí tó gbìyànjú tó bá di ọjọ́ karùn-ún nínú oṣù kẹfà, tó bá wá sí ìṣòro nínú ìjọra mi tí mo wà, kò sẹ́ni tó lè dá ògo ẹ dúró. Ṣùgbọ́n lónìí pè mí, mo fẹ́ gbàdúrà fún gbogbo orílẹ̀-èdè tó kù gbàdúrà. Àwọn pè mí ní gbogbo ìpínlẹ̀ káàkiri o. Àwọn èèyàn máa ń wá láti Kwara, àwọn èèyàn ń wá láti Ogun State. fun isoru re o to di on the 5 of June ka to se mi mo wa ro gbogbo to ba ni laye re to gbo bayi ah mo ro ni o bi e ke ni pe olorun lo wo le fu o ti igbagbo re le ori pe olorun wa ni to se tori la to ni lo aye re o re pa kan na
1: amen
0: Bacana,
1: Lantonilla.
0: I don't know what you're about to have for
2: you. I'm going to call Jesu.
1: Amen.
2: Along with the door, or see what Latimu Alara da Kuru Nino I need, or she Kotoko Ka Jesu at Baukewa.
1: Amen.
2: Babati saw Rolon Sia winning you. I'll bow on you, Bolua, as a Bowly in you, Bob. Bi eyin eyan te ti gbo iwasun yi te ba gba Olorun gbo te gba woli re gbo loruko Jesu owo yin ko de si yin lo
1: amen
2: oro yin ko de si aye
1: amen
2: gbogbo ise ti ogungun ti pari bi baba se ti so aso tele to mu yin ma ni oro loruko Jesu Kristi ise yen ko baje laye
1: amen
2: ke ni eri si agbara Olorun gbogbo ni foruko yin
1: oluwa hallelujah
2: be yin eyan se npe ti baba se ma sure fun yin loruko Jesu ire yen ko sise laye
1: amen
2: ogo ni foruko oluwa o
1: hallelujah
2: Jesu oluwa wa
1: amen
0: amen amen ati amen eyi ni phone number ta ma pe business a posu kola oyeye mi baba lese kese ti ni ijora 08033519337 baba lese kese ni ilu ijora a posu kola oyeye mi JP 08033519337 Alafia
3: Olorun ton laju